inú mi sì ń dádùn. Convention wọlé. Convention tàwọn obìnrin ni. Women convention. Àwọn obìnrin ni wọ́n ṣagbátẹrù ẹ̀. Convention ti comfort life àtọkùnrin àtobìnrin máa jọ ṣe. Àwọn ọkùnrin wà ń bẹ̀. Obìnrin wà ń bẹ̀ kì í ṣe pà ń dá. Àwọn ni kàn ṣagbátẹrù ẹ̀. Gbogbo wẹ̀jẹ̀ wẹ̀ mú díẹ̀. Àwọn obìnrin ni wọ́n wà ń díẹ̀. Ẹbí lẹ yàgò nínú orin yẹn náà mọ̀mọ́ so le gbé ẹsẹ̀ méjì síwájú sí kọ̀ọ̀kan lọ wájú kọ lọ sẹ́yìn ẹ bá ń pè ẹ méjì lọ ẹ gbé orin yẹn sókè sí ẹbí lẹ yàgò inú mi ń dádùn.

0: ka e mo lowo gbogbo ale nda lohun ta ta ni ka na ba pe e nda wa lohun ah olorun a da yin lohun ayo baba atayin ataya atoma ati gbogbo idile olorun a da yin lohun ayo olorun a da ise iranse yin lohun ayo emi ni mo se message si yin pe 1-2-3 June pe ojo ta pari e gangan ni mo de sun lale mo lala n ba ri pe won ji fone mi ti mo fi n se alati lo esekese lo n sise mi iru kokan mo àwọn ọmọ mi ò fún mi lówó kò sẹ́ni kankan tó fún mi lówó wọn á ṣe mẹ́sẹ̀gì yẹn sí owó bàbá ẹ̀dẹ̀ gbàdúrà fún mi ṣe àrí àdúrà bí mo ṣe rí báyìí tí mo rí mẹ́sẹ̀gì mo sáré ṣe àmì bàbá kò pé ìṣẹ́jú mẹ́wàá bàbá mo kàn gbọ́ kan ni aláàtí kan wọlé ni torí mo ti ń dún pé ẹyà àbúrò mi kókó ayá mi ló ti máa mú lọ sí fún àpẹ ó kò sówó lọ́wọ́ mi mo ní láti pe ọmọ yẹn padà pé kó má wọ́rì pé kó jẹ́ ká pàdé lọ́hùn kó máa tún sanwó mọ́tò tiẹ̀ ṣé ni mo dẹ̀ rí aláàtí mo tó rówó lọ sí fún àpẹ mo tó gbogbo owó tó ń pè ní fún àpẹ mo ń dìde bàbá àṣírí yín á máa bù àṣírí yín ó máa ní tú bàbá ẹ máa kó wa pẹ àṣírí yín ó máa èṣù fẹ sátani fẹ fi mí ṣẹṣẹ lẹlẹyà mo tó rówó wọkọ lọbọ mo tó dáwó ní fún àpẹ gbogbo owó tó ń pè fún àwọn ọmọ wa ni mo lọ ń dá.
1: Oya na fóònù tẹ̀síwájú fóònù ẹ dà nàṣíwájú báyìí nàṣíwájú gbọ́ mi sà tá a bá gbà lójú oorun lọ́wọ́ ẹ tí ò jẹ́ kí wọ́n rí àláàtì mọ́ lórúkọ jésù ó yá gbà padà lásán kọ́ mo sọ fún ẹ ẹ mọ́ máa sọ pé àlá lásán aláìsẹ lásán wọ́n máa fi ń gbà kan lọ́wọ́ èèyàn ni fóònù tó fi ń gbà àláàtì ó ṣe máa jẹ́ pé yẹn ló máa sọnù lójú àlá sì kíyèsí wọ́n láwọn ò dẹ̀ rí owó gbà mọ́ àwọn ọmọ sẹ́ndì owó mọ́ gbogbo ẹ̀ wá dí until ìgbà tó fi owó sí àkáǹtì wòlíì lẹ́yìn náà ọlọ́run dá padà àwọn náà ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ń gbà láti ẹni tí ń wọ́n owó tó kìlọ̀ ló fún àpẹtẹ́lẹ̀ ó tún sanwó ẹlòmíì náwó ẹ̀ síwájú mo pàṣẹ lórúkọ olúwa gbogbo ẹ̀tọ́ rẹ tí ayé ti jí gbà ó yá gbà padà in the name of Jesus èèyàn máa ń gbégbé sẹ́ni lónìí yìí ìwọ náà make sure pé ìwọ náà san ọrẹ májẹmú bẹ́ẹ̀ ni san ọrẹ májẹmú tẹ òní ní ọjọ́ karùn tó o bá san rí tí ẹ san lẹ́nì kò bọ́lá ọ̀hún sọ̀rọ̀ pé olúwa kí ni ò jẹ́ kí mi náà máa rà láàtì kí ni ò jẹ́ kí n máa rówó gidi gbà mo pàṣẹ gbogbo ẹnìrì mi gbọ́ àṣẹtẹnu mi jáde ìyí tí ayé ti kó lọ látọjú àlá tó dẹ àfẹ́ẹ̀tì ayé ẹ lórúkọ olúwa ó yá gbà padà in the name of Jesus ẹ wo jẹ dókè lọhùn.
2: Dádì ẹ káàárọ̀ sanwó èmi náà ti lẹ́rìí o orúkọ mi ni olúwa ṣẹun adàgbò ọmọ ìjọba afẹ́fẹ́ lèmi náà o dádì ẹ ṣe o ìfàmì orí ọyún kò ní gbẹ òwe nífẹ̀ẹ́ mọ ṣiṣẹ́ ìránṣẹ́ nífàyà ṣiṣẹ́ ìránṣẹ́ o iṣẹ́ tọ́lọ̀ ti parí ló mo máa wá sọ́dọ̀ yín lórúkọ jésù èmi náà lẹ́rìí o dádì èèyàn fún mi 100,000 rí èèyàn ló fún mi $100 nínú oṣù June lẹ́yìn tí mo sọ̀rọ̀ ẹ má jẹ̀mú mi oṣù June yẹn ó pé mi mo rẹ́ àánú gba ìrànlọ́wọ́ kọ́ dìde fún mi lọ́tún àti lọ́sì mo re èmi tó yẹ pé tó bá ń pín nǹkan ní fún gbogbo kíkàtú wà láàrin ẹgbẹ̀rún ènìyàn kó máa pín nǹkan fún ọ báyìí kò ní kún mi ó lè dẹgbà tó bá dórí mi ló máa tọ́ tó bá máa jàjà pọ̀ mi báyìí kò ní jọ tàwọn tó kù mo tiẹ̀ sí kọ́kọ́ gba kámpẹ́ o orí ni lọ́kì ni bí alọ́kì tèmi ni èso tó bá ti ń ṣe nǹkan bẹ́ẹ̀ èmi náà ní ṣòpò kì kí ń dààmú ara mi ṣùgbọ́n látìgbà tí mo ti ń gbọ́ ìrò tí mo sọ rẹ tí mo dẹ̀ ń sọ ọrẹ má jẹ mú mi tí mo dẹ máa tí mo ti ń sọ mo ti rí yàtọ̀ nínú ayé mi èmi náà ti rí àánú gbà o gbogbo oṣù June tó kọjá yẹn bíi 20,000 kọ́ fún mi 20,000 40,000 tó dẹ́ sẹ́ pé fún mi ní $100 ẹni tó fún mi ló tún bí mi àká tó tún fún mi ní 10,000 mo dúpẹ́ ọmọ ìjòwe afẹ́fẹ́ ni mi ò dẹ̀ sí láǹfààní láti wá sí ìjọ kankan any branch ṣùgbọ́n mo dúpẹ́ tẹ bá ní ká gbó ni mò ń gbé mò ń fìgbà gbọ́ ṣe gbogbo nǹkan tẹ bá ní ká ṣe tabani ka bo wo emi na ma wo mo ma gba class mo ma anoint ara mi ṣugbọn mo do pe pe iya to tin ba aye mi mo de si ni gbagbọ pe Olorun si ma ṣe itoju be lo ninu aye mi ni ko Jesu e ṣe mo do pe o
1: so pe Oluwa
3: Oluwa
1: je ki owo mi o ro mo owo gidi
3: je ki owo mi o ro owo gidi
1: je ke mi na gbo owo gidi
3: je ke mi na gbo owo gidi
1: phone eda so pe account mi
3: Akanti mi
1: je ki le ko sisi le
3: je ki le ko sisi le
1: kemi na ogbowo gidi
3: kemi na ogbowo gidi
1: in the name of Jesus
3: amen
1: gbogbo nkan lo ni majemunu nijo to luwa so mi pe ma bere ore majemu lowo awon eyan yo si se awon to ba san won ni sala eri mi inu esuna won majemu ni eni kan mi gbo mo ro mo majemu iri owura Mora moro ro ti adale mi ni ori mo wa lo sibi ti eje Jesu ti san mo wa no majemu eje Jesu lo mo wa so tele gbogbo eyin te so re majemu yin lo ne loruko Jesu oya lo gba la
3: amen
1: oya lo gba
3: amen
1: oya lo gba
3: amen
1: oya lo gba
3: amen
1: ase to ro mo ti o je ko ma rowo gidi mo da ina sun ni oruko ti baba ati ti omo ati ti emo oluwa da na sun
3: amen
1: ona re mana
3: amen
1: wari owo olorun
3: amen
1: jesu oluwa wa
3: amen
1: wo bi mo re ti e laaro yi o ma ni agbara sa e gbo ile isa majemu nla ni majemu nla ni da ororo si won ni ori sunday akoko gbogbo awon igbese ti a ma nbe itoni oluwa ni Oluwa lo so pe Sunday akoko ka ma da ororo sori gbogbo eniyan. Ani mo so tele ororo ogo yen o ma kan loni.
3: Amen.
1: Number 2. Oluwa ni ka fi oyin gbadura. Ati bere lati on the 1. Even though ati ti bere ka to pari osu. So mo so fun pe ojo meje akoko la fi gbadura a de ma gba we. To ba gbadura to n gba we o da ki wona ko fuju kan woli any branch to ba wa won ma gbe awuran sibe ti wa ti ma wo woli re direct mo fe so awon aso tele kan sori re o ba ma so ma gado ko ma so ma ekota o ba ti wa labule egba abo wa ni o wa ni ibaje loyo lo wa ibaje po wa ni Port Harcourt ibaje po wa labuja o ba wa lo sogbo o ba wa nkaduna Oba wa mina Oba wa saki oke ogun Ala won jo chi simbe Iwo na lo sibe ko make sure pe o fuju kan wuli re awon ase kan fa jade mo ti anu mi bo eje Jesu mo so tele saye re loruko Jesu aye re ma dide
3: amen
1: mo na aye re dide
3: amen
1: to ba ti de ore meji agugu so pe o lo se bi oba ore meji agugu so pe o lo se bi ko se jo mo be okada ma lead ye loruko Jesu oro da dayo
3: amen
1: to ba wole ni eri alakia so pe se bi oba lo nlo bonle ni opposite biuri ye bonle nbe so pe se bi oba lo nlo ni junction airport ko se ti o mo be o ma ni agbara sa ase fe jade loruko Jesu wara no gba
3: amen
1: lasu igado road lasu igado road so pe o fe bonle ni hotel bus stop to ba ti bonle tan so pe o lo se bi oba ko se nti o mo be oko loju event center ase tenu mi jade loruko Jesu oro re gbo loni
3: amen
1: o ti ra nu gba
3: amen
1: wa de se bi oba
3: amen
1: Jesu oluwa wa
3: amen
1: o gbadura gbogbo eyan lojo bi oni oni wedding anniversary hey loruko oluwa to daye ati orun mo buku fun igbeyawo re mo buku fun ojo ayo re iyen ojo ibi re loruko Jesu ki buku olorun ati anu re ko ma wonu aye re
3: amen
1: o de ma ba ogbe
3: amen
1: in the name of Jesus
3: amen
1: awon celebrant o wa nbi loni Bolale Maruf, happy birthday to you. Bello Yetunde, happy birthday to you. Mrs. Ajimotu, happy birthday to you. Ati omo mi ni London, Pastor Mrs. Cecilia Francis, happy birthday to you. Loruko Jesu, mo gbadura ogo ya jade wa.
3: Amen.
1: Irawo ya tan.
3: Amen.
1: E ora anuba.
3: Amen.
1: Bless apere gbagbo e, mo ri bonu bu eje Jesu. mura se sinu e o ya gbagbara
3: amen
1: wari ogono
3: amen
1: yesu oluwa wa
3: amen
1: ago mejo ni asale muyin re ka pade ninu ipade yen o ma ni agbara ago mejo nigeria time lori social media loruko jesu wari anugba
3: amen
1: oju se enikan fi da loju bayi pe